0: ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́ láti gbogbo bí tẹ ti ń gbọ́ wa lórí Yoruba Language Program on 4EB Radio. Àwọn olótú tẹ gbádùn jujuju, olótú ṣe yìí.
1: Ẹ ǹlẹ́ o, ẹ̀yin aráalé, ṣe dáadáa la bá yín o, ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí o.
0: Dáadáa ni olótú ọ̀la wọ́n wà on absence without leave. Àwọ̀
1: wọ́n gbádùn ni,
0: wọ́n
1: ṣì wà lórí omi ibi tó ń rìn tó ń jayé tó ń wo gbogbo àgbáyé.
0: Gbogbo pé wọ́n jayé yẹn gan tó jẹ́ pé òun wọn ti ń lọ.
1: Òun wọn ti ń há, wọ́n gbádùn ni ẹ̀.
0: Gbádùn yẹn ti pọ̀ jù.
1: Wọ́n gbádùn ni ẹ̀yà.
0: Báwo ni ọ̀sẹ̀ tó kọjá rí àbí àná? Ó dàbí pé oríṣiríṣi ìpàdé ló ń ṣẹlẹ̀ káàkiri ìlú.
1: Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀, àwa lọ gbá fàájì ni lánàá.
0: Ẹ̀yin frequent flyers.
1: Frequent flyer bíi ti báwo.
0: Ẹ̀yin tẹ̀kọ̀ máa ń lọ káàkiri kẹ lọ máa jó.
1: Bẹ́ẹ̀ ni ò kì í ṣe àǹṣo níjó, akọ̀ lọ báwọn èèyàn ṣe àṣeyẹ ní kẹ.
0: Àṣeyẹ.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ṣẹ́ni ẹ̀ ń ṣe ọjọ́ ìbí ni.
1: Àwọn ṣe ọjọ́ ìbí ni àádọ́ta ọdún.
0: Ẹni ẹ ti ń kó díẹ̀ díẹ̀
1: o. Àìrọ̀ o, ayé ṣẹ̀bẹ̀rẹ̀ ni. Ìbọn ní ogójì ọdún láyé ń bẹ̀rẹ̀.
0: Ayé ṣẹ̀bẹ̀rẹ̀.
1: Mẹ́wàá ló ṣẹ̀lẹ̀ ogójì ọdún, ayé ṣẹ̀bẹ̀rẹ̀ ń wọ̀.
0: Ẹ̀yìn ń dùnyàn, ẹsẹ̀ ń dùnyàn.
1: Ayé ṣẹ̀bẹ̀rẹ̀ ni.
0: Ara máa gbéra, ẹ̀yìn bá lọ ṣeré jù, ẹ̀yìn lé ọmọ káàkiri jù. Ẹ̀yìn nílé ìdíje lórí ibùsùn ní ọjọ́ kejì.
1: Àwọn kan nìyẹn.
0: Ayé ṣẹ̀ ń bẹ̀rẹ̀
1: nìyẹn. Ayé ṣẹ̀ ń bẹ̀rẹ̀ nìyẹn. Ayé ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Àjò lójú agbo.
0: Irun a máa fi orílẹ̀ a máa jáde létí. Ayé ṣẹ̀ ń bẹ̀rẹ̀.
1: Irun wo ló ń fi etí lẹ̀?
0: Àwọn míì tó máa ti ń dàgbà olótú wa, wọ́n bẹ̀rẹ̀ sí parí, bọ̀ irun wọn bẹ̀rẹ̀ sí wù létí wọn.
1: Ìyẹn àmì pé wọ́n ń dàgbà ni ẹ̀ pé wọ́n ti ní ọgbọ́n. Àwọn tàdé sọ yìí náà dé àwọn bá ti ń dé ọmọ ọdún yẹn. Owó ti máa wà lọ́wọ́ wọn. Ìgbà yẹn máa wà ní management. Ayé ṣẹ̀ bẹ̀rẹ̀ ni gbogbo nǹkan tó fẹ́. Àwọn kan nìyẹn, wọn ọ̀pọ̀.
0: Oríṣiríṣi.
1: Ni àwọn tó járúgbó dára wọn mọ̀. Ṣùgbọ́n àwọn tó jẹ́ bíi àádọ́ta ọdún, ogójì ọdún, àwọn ayẹyẹ àyọ́ngẹ̀ ló jẹ́ agbó nìyẹn. Bẹ́ẹ̀ ni.
0: Kò sárúgbó Ghana.
1: Kò sárúgbó gan lọ Australia. Parúgbó dára ẹ̀ mọ̀. Ṣùgbọ́n gbogbo àwọn tẹ̀mí mọ̀ ṣe àyọ́ngẹ̀ ni wọ́n. Àfàpàtì yẹn gan.
0: Ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀ lè lo aspirin àti Fensic.
1: Irọ́ o.
0: Kẹ̀fí wá láàárọ̀ ìhun náà lẹ́sẹ̀ ń yàn gan-an.
1: Mi ìyàn kankan o. Gbogbo ara ló ṣe gírí. Ìjọ tí mo jọ́ lánàá ò tó mi. Simi gan, ẹ̀rọ tí orin tí simi kan ó wà bẹ́ẹ̀. All the party wey dem dey do for Lagos City.
0: Kí ni àwọn kan ta ní fún àwọn èèyàn wa lé ni?
1: Oríṣiríṣi, ní àwọn tó fìwé ránṣẹ́ sí wa. Tabara ẹni tó fẹ́ darapọ̀ pọ̀ mọ́ ètò, wọ́n fẹ́ sọ̀rọ̀, tó ní ìbéèrè, tó ní nǹkan tó fẹ́ sọ, ẹ gbá wa láago. Nọ́mbà wa 0404-592-133. Ẹ dẹ̀ lè fi ímeèlì ránṣẹ́ sí wa info@yorubaschoolaustralia.org. Ẹ tẹ̀ wá láago, ẹ fìwé ránṣẹ́ sí wa. Tẹ bá ní nǹkan tó ń dùn yín lọ́kàn, àbí tẹ fẹ́ ka jíròrò lórí rédíò, tẹ bá fẹ́ pè wá kẹ bá wa sọ̀rọ̀, tẹ́yìn gan bá ní nǹkan tẹ fẹ́ sọ fún àwọn àwùjọ wa, ẹ gbá wa láago, ẹ fi ímeèlì ránṣẹ́ sí wa. Ètò yìí ti gbogbo wa náà ni.
0: Àbí ti gbogbo wa ni.
1: Ti gbogbo wa ni.
0: Torí ẹnìkan kọ lẹ́tà sí wa nípa ọ̀rọ̀ pé ta ló yẹ kó bá ọmọ wí. Ṣé bàbá ni àbí ìyá?
1: Tọ́ àbí màmá àgbà àbí bàbá àgbà. Àbí ta ló yẹ kọ́mọ ti kọ́gbọ́n wálé.
0: Nǹkan tán bèrè ni pé ta ló yẹ kó bá ọmọ wí. Ṣé bàbá ni o àbí ìyá ni o? Wọ́n sọ ju yẹn lọ.
1: Bàbá ni, ṣé kì í ṣe bàbá ló yẹ kó bá ọmọ wí ni?
0: Ìyá náà yẹ kó bá ọmọ wí.
1: Ẹ ṣe àwo.
0: Torí ìyá, ó ní kí ìyá ṣe máa ń bá ọmọ wí tó jẹ́ pé orí eto je pe o ma mogbon wa tori awon obirin ni mo emotional intelligence
1: iyan te so yen mo gba pe obirin ni emotional intelligence to po mo gba yen e ku lakaye pelu yen ṣùgbọ́n ìbáwí ìyẹn àwọn bàbá ni àwọn kan náà máa pè ní olórí ilé ni
0: olórí ilé ọ̀rọ̀ olórí ilé ọwọ́ náà lẹ́gbà wà o ṣe pé ọwọ́ ẹgbà gbogbo èèyàn ló wà lọ́wọ́ wọn
1: ní ẹgbà tàwọn ọmọ ni kì í ṣe ẹgbà ti ìyàwó wọn ṣe tó ń di ẹgbà ti
0: ọlọ́wọ́ ẹ̀ka rí
1: nǹkan burúkú ni
0: ẹ
1: àwọn ọmọ ni mo sọ wọn bá wọn wí
0: ṣé wọ́n lè yẹ gba ti ọmọ nílùú australia
1: ẹ jẹ́ sọ ìtàn kan eléyà wọn ti uk ni ọmọ yẹn àwọn òbí ẹ̀ báwí wa bínú wà lọ pé ọlọ́pàá pé wọ́n náà gan àwọn ọlọ́pàá pé àwọn child safety ẹ̀ mọ̀nà àwọn adé ó wà yálẹ́nu pé ńgbà tán dẹ̀dẹ̀ àwọn òbí ẹni àwọn ọ̀nà tó tọ̀ pé ṣùgbọ́n ó dà pé kò fẹ́ẹ́ máa bá wọn gbé ní àwọn yọ̀ǹda ẹ̀ pé kọ́ mo lọ fún bí ọ̀sẹ̀ kan ó wà ṣàbọ̀ pé ìgbà míì àwọn ọmọ máa ń rò pé tọ́ bá máa wọn kúrò nílé àwọn lọ gbádùn ni nígbà tọmọ ẹ rí àwọn ibi tán mo lọ kí a lójú ẹ là òun gan fúnra ẹ ló ní òun fẹ padà sọdọ àwọn òbí ẹ.
0: But kò ní ṣe pé torí yẹn ni kí n na ọmọ kó fẹ́ na pa.
1: Ibù nílé kì í ṣe pé wọ́n na ọmọ pa. Díẹ̀díẹ̀ ní báwí.
0: Díẹ̀díẹ̀ ní báwí.
1: Kì í ṣe bí ká lo ọmọ pa. Nǹkan náà.
0: Kí n máa fi ara ọmọ yẹn bu àbí àwọn nǹkan tí ó kù díẹ̀ káàtó lára ọmọ náà kí n máa fi.
1: Ṣùgbọ́n o èmi rántí pé ń gbàtà kéré o àwa jẹ́ palamba ẹgbà ló ń débẹ̀ o
0: kọ́ tó sọ
1: ọ̀rọ̀ kan báyìí ìgbà tí
0: ni
1: ọwọ́ ìyá mi mú tọ́ yẹ pé ó dẹ̀ yá o tí ni sọ̀rọ̀ tán ìgbà tí a ti bá ẹ lójú.
0: Bọ̀dà ń sọ̀rọ̀ nísìn ta ló yẹ kó bọ́ ọmọ wí ṣé bàbá ni o àbí ṣe
1: bàbá ni
0: kí ló tún ṣe jẹ́ bàbá. Bàbá àti ìyá ló yẹ kó dáwọ́ pọ̀ kan ṣiṣẹ́.
1: Ẹ rí yẹn sọ bàbá àti ìyá ni ló yẹ kó dáwọ́ pọ̀. Pẹ̀kú ẹni tó nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ìgbà míì ó lè jẹ́ nǹkan tó mọ ṣe tó nílò ìbáwí ló máa fi mọ ẹni tó tọ́ sí jù. Irú tí nǹkan bá ṣẹlẹ̀ tó yẹ pé ẹ̀kan bá ọmọ wí. Ó yẹ kí bàbá àti ìyá ti kọ́kọ́ pẹnu pọ̀
0: ìyẹn ṣe pàtàkì
1: nípa kì í ṣe pé nǹkan míì wà tó yẹ pé èèyàn máa fojú fò bàbá lè fojú fò kí ìyá má fojú fò ṣùgbọ́n ẹnu wọn láti kò pé eléyìí a máa jọba ọmọ wí nípa ẹ ni o.
0: Kì í ṣe pé kí bàbá máa bínú gan pa nǹkan kí màmá máa sọ pé kò tó nǹkan tó ń bínú sí níwájú ọmọ.
1: Bẹ́ẹ̀ni bí
0: undermining. Bàbá náà lè dúgbò ṣe bẹ́ẹ̀ fún màmá. Àwọn ọmọ dẹ̀dẹ̀ dúgbò rí pé ẹnìkan ló ní agbára jù bákan nínú ilé wípé màmá ti sọ ilé ìbọ̀tà máa dúró de bàbá o bàbá ti sọ ilé a máa dúró de màmá.
1: Ó dẹ̀ máa ń wọ́pọ̀ o. Ó máa ń wọ́pọ̀ ó máa ń ṣẹlẹ̀. Ó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ni pé téèyàn bá ṣàkíyèsí pé ó ń ṣẹlẹ̀ èèyàn láti tètè yíwà padà láti rí dájú pé àwọn ọmọ mọ̀ pé tí màmá wọn bá sọ nǹkan tí bàbá wọn bá dé nǹkan tí màmá wọn sọ ẹni bàbá wọn máa dúró lé ní ọmọ àgbà.
0: And ó yẹ kí bàbá àti ìyá kan ti even tí bàbá bá rò pé àyà nǹkan tí ìyá sọ yẹn ò gbà.
1: Àlójú àwọn ọmọ á sì ti ìyá lẹ́yìn.
0: Àì tì yà lẹ́yìn.
1: Ìyẹn ṣe pàtàkì kẹnu kò. Nǹkan tó tún wá wà ń bẹ̀ ni pé téèyàn bá ń bínú lọ́wọ́ ṣó yẹ kéèyàn máa bá ọmọ wí nígbà tó bá ń bínú lọ́wọ́ torí ó dà pé bínú téèyàn bá ń bínú ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn sọ èèyàn máa sọ.
0: ọwọ́ yẹn torí àwọn bínú ọwọ́ máa ń mú faster ju ọgbọ́n orí lọ gbà míyàn lé ọwọ́ lè lọ ṣe nǹkan tó yẹ kó ṣe
1: ẹ̀mẹ́rin wá ti nàá gbà tí bíi mẹ́ta kọ́ tó rẹ̀
0: kò dẹ̀dà ní ìyẹn ọdúgbò máa ṣe yẹn child abuse ni ẹ̀
1: child abuse kọ́ lọ ń ṣàánú kọ́ lọ ń ṣàánú fún wa ṣá
0: wọ́n káwọn èèyàn kán kọ̀wé sí wa kán fi ẹnu kán dá sọ̀rọ̀ yìí ta ló yẹ kó bá ọmọ wí ṣé ìyá ni àbí bàbá níbi tí wọ́n ti ń bá wa dá sí àwa ara máa jó níbí àwa máa jó sí ṣe kí ni.

0: mo pe n gbadun wa
1: ah ben
0: abi o
1: eh n gbadun ara wa o iyan ora
0: jo eyi ekiti
1: awon ekiti
0: abi o an soro nipa kon sin ta lo ma ba omo wi an kon sin ba omo wi
1: ben
0: eni kon ko letter si wa message lori Facebook pe bawo ni a se le ki awon omo wa laya so pe bawo la se le je ka awon omo wa wa resilient ni ilu Australia
1: be ni tori aye ile awon omo
0: Yoruba awon omo Africa bawo la se ma je kan wa resilient
1: kan fun won ni igboya
0: igboya
1: oro yen o ni agbara
0: bo ye ka pe awon onisegun kan ba soro nipe
1: mo lero pe awon be ni o ye ka pe awon eyan wọ́n bá a sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ẹni tó kọ́ ó fi ránṣẹ́ sí wàyí náà a lè dá wọn lóhùn ráńpẹ́ ká wá pé àwọn onímọ̀
0: àwọn onímọ̀
1: kan wá tún bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ nǹkan tẹ̀mí lérò ni pé
0: àwọn onímọ̀ láti ilé ẹ̀kọ́ gíga àbí
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: kò tí nǹkan tí ẹ̀yìn
1: àwọn tó ń ṣèwádìí nípa àwọn irú nǹkan báyìí nǹkan mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pé ká kí ọmọ láyà bẹ́ẹ̀ ni ó dáná àwọn ọ̀nà tá a fi lè kí àwọn ọmọ wa láyà nǹkan tẹ̀mí rò pé ó ṣe pàtó jù ni pé à ń láti kọ́ àwọn ọmọ ẹ ní àṣà àti èdè kan fi dá ara wọn mọ̀ ẹni tó bá mọ ibi tó ti wá tó mọ ẹni tó jẹ́ ó ṣòro kí
0: pàtàn fún
1: kọ́ máa pàtọ fún
0: irú ẹni báyìí báyìí ló jẹ́
1: bẹ́ẹ̀ni kò ní gbà
0: tóró mọ ẹni tó ń jẹ́ ẹni tó bá fẹ́ pàtọ fún wa ń sìn pé irú ẹni báyìí báyìí ló jẹ́
1: àìrọ́
0: irọ́ èmi mọ ẹni tí mo jẹ́ mo mọ ibi tí mo ti ń bọ̀
1: Yorùbá náà ìyàwó
0: irú ẹ̀ ò ń ṣeré lé irọ́ ló pa irú mi ń ṣe dáadáa ibi tí mo ti wá irú mi tó ń ṣe ó pọ̀
1: bẹ́ẹ̀ni a lè fọwọ́ sí júwe lé bàbá wa torí a mọ́ lé bàbá wa rẹ̀ mọ́ ẹ̀ta jẹ́ ni ọmọ tí ò bá mọ ẹni tó jẹ́ tí ò mọ ìdílé tó tí ò mọ nípa ìtàn ìdílé tó ti wá àti bí wọ́n ṣe jẹ́ èèyàn pàtàkì pàtàkì tó òun ni ó wà lára nǹkan tó pé tó máa kàn bu ọmọ náà kékeré àti máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn ṣùgbọ́n ẹni tó bá mọ ẹni tó jẹ́ tó dára ẹ̀ mọ̀ tó mọ̀ pé ògbóǹjìgì Yorùbá ni mí ìdílé àwọn ọba ni mo ti wá ọba sọ
0: ó wá láti ìdílé ọba o kò wá láti ìdílé ó mọ̀ pé nílé tóun ti wá o àwọn èèyàn gbọ́n àwọn èèyàn kò síṣẹ́ tán fẹ́ ṣe tán lè ṣe wọ́n lè ní wọ́n fẹ́ ṣiṣẹ́ àwọn tó ń fo àwọn tó ń wa ọkọ̀ kí ló ń pa aeroplane
1: ọkọ̀ òfurufú
0: òfurufú òun á ṣe tó bá pẹ́ oníṣègùn ni òun lè ṣe tó bá pẹ́ iṣẹ́ nọ́ọ̀sì ni òun máa kò sí nǹkan kan tí kò lè ṣe o lè tẹ́ḿbẹ́lẹ́
1: bẹ́ẹ̀ni
0: kò ṣe tẹ́ḿbẹ́lẹ́ kan sọ pé ibi tó ti wá wọn òun wẹ̀ irọ́ ló ń pa ojoojúmọ́ ló ń wẹ̀ níbi tá a wà ti wá ìgbà wọn wẹ̀ ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ àti ilé ni wọ́n á ti kọ ó dẹ̀ ṣe pàtàkì kán máa gbé àwọn ọmọ lọ lé torí gbà míì bíyàn bá padà síbi tí ó ti wá tíyàn fẹsẹ̀ kan ilẹ̀ ibẹ̀ tíyàn dúró tíyàn rí gbogbo àwọn èèyàn tó jọ ń tíyàn débẹ̀ torí táwọn èèyàn kì í ṣe pé wọ́n fẹ́ pe orúkọ ẹ̀ wọ́n pe dáadáa ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ó ṣe kì í ṣe pé kì í ṣọmọ ìlú Australia bọ̀ pé kó lọ síbi tó yẹ pé àwọn èèyàn tó fojú jọ pọ̀ máa ń fúnyàn nígboyà wọ́n jẹ́ kínú yàn dùn.
1: Nǹkan míì tí mo tún rò pé èèyàn lè ṣe ni pé èèyàn láti ran àwọn ọmọ lọ́wọ́ láti lè máa dá ronú àbí kán máa dá ṣe àwọn nǹkan díẹ̀díẹ̀ kì í ṣe pé tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ àti sáré wá atuse fun won atayo
0: helicopter mom
1: eh ani suru pe
0: lati ba won obirin wa soro rawon lo ma ntete fe gba ise lowo awon omo kan wa solution fun
1: Ya gbogbo obi na lo ma nse be a kan se jura won lo jura wa lo ni
0: obirin lo nse ju
1: awon obirin kan awon baba gan lo nse ju
0: sugbon
1: sugbon en ton se ju abe en ti o se ju yen ko ni koko koko ni pe ka fun apere e mo bi pe won ni isoro die kekere boya won fe jade sita
0: e ti wa frustrated
1: ma ti ma binu a de ti sare wa nkan ta le ati wa
0: toys grown no pram
1: ati wa solution si kaka be o so pe ka je ki won kon ronu pe kini nkan ti mo le se lati tun kini se kini mo rati itan kan ti mo gbo ni bi o ti to bi ose meji sisin eniyan so pe awon olowo ngba ti awon ke sugbon so sokoto nwa ya sugbon mama ohun awon omo mejo ni won nile
0: mama en lo de bi gbogbo
1: mama en lo de bi gbogbo o de tun ni baba kan na ni aye igba ti awon eyan ma bi mo pupo ni kin se aye sin eni na ti dagba
0: won gbianju
1: o wa ni pe ohun tun ni mama ni aburo ton toju to si je omo owo so sokoto awon o de nse awon to ni o pupo so sokoto n wa ja ohun wa lo ba mama won pe sokoto ohun ti ja ko ba ohun tun se mama ni pe ko lo mu apo ti owo atabere wa o wa lo mu wa o gbele won lowo o wa ni pe mama won wa so fun pe ko n bo ohun na o ni pe o so pe ko wo ibi oho yen ko ki bo ohun bo ngba to n bo ohun tan mama won ni pe ko n lo ko fi tan koko ni eti pe loro kan sa bi stitch meji nikan ni mama won se won fi han ni ko ma wo lẹyìn ẹwọn ni kó lọ jókòó ní kọ́nà kó rán gbogbo ṣòkòtò yẹn tán ó ní òun jókòó tí ó gbà
0: ń
1: tó sọ ìtàn náà kò sọ bóyá abẹ́rẹ́gun bọ̀ ṣùgbọ́n ó ní òun jókòó tí òun dẹ̀ mọ̀ pé màmá àwọn ní bá òun rán kinní yẹn òun ṣáà yímọ́ nígbà tó yá òun ṣáà rán tán òun á tútù nígbà tó yá òun ṣáà rán tán ṣùgbọ́n ó ní pé òun ò lè ṣàpèjúwe bí inú òun ṣe dùn pé òun rán ṣòkòtò yẹn ó ní pé òun ò tiẹ̀ rí pé òun ò tiẹ̀ mọ̀ nísìnyí tó rán òun ti dàgbà òun ò tiẹ̀ òun dẹ̀ mọ̀ pé kinní yẹn kò ní rẹwà ṣùgbọ́n pride tó òun ní inú dùn ó ní bóun ṣe ń wọ ṣòkòtò yẹn ẹ rò pé gbogbo yẹn á rò pé ṣòkòtò tuntun ni tó rò fọwọ́ rẹ̀ ṣe ó dẹ̀ ni pé màmá òun ò dẹ̀ wá tijú torí pé wọn ò rán dáadáa ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì sí màmá òun ni pé òun ló ṣe ó dẹ̀ ti kọ́ bọ́ ṣe ń ṣe nǹkan tí mo wá kọ́ nínú ìtàn yẹn nígbà tí mo gbọ́ tẹ́ni yẹn sọ ìtàn yẹn ni pé àwa gan gẹ́gẹ́ bí òbí a láti mú kí tìjú torí nǹkan tó máa ń jẹ́ kí àwọn lára nǹkan tó jẹ́ ká máa ṣe
0: torí àfẹ́kọ́ṣàṣìṣe
1: kọ́máṣubú kọ́máṣe ṣùgbọ́n wọ́n láti ṣubú
0: díẹ̀
1: torí díẹ̀ náà
0: òjò àṣì náà láti kọ́ kọ́ṣe ń ṣe
1: nǹkan
0: kì í ṣe pé torí gbogbo ẹ̀ tẹ́ bá ń ba ṣe ń lé ìta ló ti máa kọ́ wa
1: àwọn ọlọ́run jẹ́ kọ́ àwọn ọmọ wa kọ́ kẹ́kọ̀ọ́ wa láti ta yín ọ̀dà torí wọn ìyẹn máa ń dùn ló máa ń dùn nǹkan ìyẹn mo fi sọ́wọ́ òsì mi pé èèyàn láti fún àwọn ọmọ ní àǹfààní láti máa ṣe nǹkan díẹ̀díẹ̀ tí wọ́n bá ti dàgbà díẹ̀ fún wọn $5 jẹ́ kán lọ kọrin lọ sí corner shop of course èèyàn á make sure pé ó safe èèyàn lè dúró nítòsí kó máa wò wọ́n ṣùgbọ́n kán lọ rà fúnra wọn
0: kán sọ̀rọ̀ torí nǹkan tó tún ṣẹlẹ̀ ni pé èèyàn láti gbìyànjú kí ọmọ máa lose voice and losing voice yẹn kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán ki normal natural character omo
1: ka ma fe gba na danu
0: ko ma fi ko ma ba wi kon kon yo kuro lare ini e se pataki omo kira rawness ti omo yen je ko wa nbe ko omo yen wa confident ko le soro e fun ni $5 eni lora nkan to wu e then to ba de ra de le ma bere lowo e pe chocolate marun to ra yi kilode kini di to o fi ra chocolate marun kiloro
1: ade ma soro
0: e je ko soro e ma ba bi ah kini okay to get a bit lo e se ma fun yin le okan abi meji e de ma ko na pe ki iyan ba ra nkan e kin se fun re nikan
1: be ni
0: fun
1: ko mo ma ni ko ma mo pe ah o lati ma toju awon ara le o
0: eni pe te ba dagba nse ni ko toju yin but lati kekere na ni a ti ko pe gbogbo ara le lon toju
1: non toju o a de ma fi apere hun ka omo na ma ri pe ah bo awon agbalagba to wa ni awujo o to wa ladugbo o mo toju won
0: e ma fi wale o e ma fi wale ai nourish ise awon ro ta fe ba yin so.
2: You're listening to 98.1 4EB Yoruba Language Program with Kosh, Sheyi, and Ola. Makuron Bear, Tobakuron Bear, Timba Mue, Wajeba. Don't touch that dial.

Ashoke. Ashoke. Ashoke. Ashoke jẹ́ ìkan nínú àwọn aṣọ tó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Ashoke

0: Onírò kẹ gbádùn àgàn lẹ́ni.
1: Bẹ́ẹ̀ni, ṣe ń gbọ́ mi.
0: Àwọn ijó àbí o, àti orin o, àti ọ̀rọ̀ nípa aṣọ òkè.
1: Bẹ́ẹ̀ni.
0: Aṣọ òkè to the whole world, isn't it?
1: Aṣọ òkè to the world, ni o.
0: Unbelievable.
1: Ní sin aṣọ òkè, bàtà aṣọ òkè, aṣọ àpamọ́wọ́ aṣọ òkè. Mo pé nígbà mo kéré, ọ̀rẹ́ màmá mi kan, ìgbà yẹn wọ́n máa ń ṣe bàtà. So tó máa ti ra bàtà, wọ́n á fi aṣọ òkè wé. Wọ́n máa ń ṣe. So bàtà aṣọ òkè náà máa ń wọ̀.
0: Àwọn ló máa jẹ́ one in town, àbí àwọn ló ṣe máa ń pè lọ́jọ́ sí.
1: Bẹ́ẹ̀ni. So nígbà tí gbogbo yẹn bá ti wọ gold shoe and bag. Àwọn aṣọ tó mú yẹn, ọ̀nà aṣọ òkè yẹn náà wọ́n máa fi wọ shoe and bag. Báyìí one in town ni.
0: Ọjọ́ ti lọ, a máa láti lọ.
1: Ó ga o.
0: Sí nǹkan tó ń bọ̀ látòkè.
1: Tilẹ̀ ò gbà. Ire o.
0: Ire o, kẹ lọ́sẹ̀ tó dá. Ó dàbọ̀.
1: Ó dàbọ̀.
0: Ó dàbọ̀.
2: You see this life thing, yeah, it's all about understanding, bro.